mọ̀lẹ̀ mo ṣe, wọ́n ní pé mi mọ̀lẹ̀ mo ṣe, wọ́n dàmọ̀ dàmọ̀ bí owó, wọ́n dàmọ̀ wọ́n dàmọ̀ bí owó, lágàmọ̀ ló bìbí wọ́n mọ̀ náà fáìmọ̀, àrà ń bẹ lọ́wọ́ mi Ibrahimu, mo kò lówó kó lọ ọkọ̀ láńkò, àwọn ọmọ

Wọ́n ní kò pọ̀ sí ibù, wọ́n lamẹ́ríkà ló wá dé tí ń bọ̀, wọ́n ní fọ́nwá mi ní London mò ń bọ̀, báwo ni wọ́n ti kọrin tí